0: àwọn òkè tó ti wà kọ́lẹ̀ tó sọ kátọ̀ tó dán mọ́ ìwọ
1: ni ìwọ ni mo fi
0: ayé mi fún. I pour myself.

kí ọ̀wọ́ lókè àwa náà kí ọ̀wọ́ nísàlẹ̀ à ń bọ̀ wọ́n fọ́kàn olúwa. I'm lost for words ṣùgbọ́n ẹ̀mí mi kan sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbẹ́dẹ méjì ìwọ nìkan ni lọ́wọ́ ẹ̀mí yẹn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò pé láti yín ọ́.

tóbi ìyí sì yá lọ́pọ̀lọpọ̀ àwọn mẹ́rìndì ni títóbi rẹ̀ láti ìran dé ìran ni ó máa yí iṣẹ́ rẹ̀ tí ó sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ èmi ó máa ṣe àṣàrò lórí ẹwà ogun ọlá láàrin.

ìjọba ayérayé ni ìjọba rẹ̀, yóò sì máa wà láti ìrọ̀ dé ìrọ̀. Olóòótọ́ ni Olúwa.

àwọn mẹ́rìndì ni títọ́ bí rẹ̀ láti ìran dé ìran ni ó máa yí iṣẹ́ rẹ̀ tí ó sì máa sọ̀rọ̀ iṣẹ́ agbára rẹ̀ èmi ó máa ṣe àṣàrò lórí ẹwà ọkọ̀.